0: Sari ni mo lọjẹ ki alajọ abodudu le kọ ba.
1: Bẹ́ẹ̀ni ẹ̀ntì.
0: Ẹ̀ntì wo ló gbàgbọ́ mẹ́tẹ́? Káàkùn ló ń dun tú ẹ̀rìn náà ní dùtí. Ìjẹ́ ìkú nǹkan náà. Bí? Tóbi yìí lóyìn náà.